0: Ipò tó dé àìgbọ́gbọ́ lọ́rùn jẹ̀dá tó pé mú ọ̀sẹ̀ mú ọdún ní òwúrọ̀ tó ní gba ọ̀pẹ wa, ìwé ìgbà yìí wa, bàbá mọ́ ẹlẹ́ṣẹ̀ wa fàánú dáríjì, gbogbo ọ̀rẹ́ gba kọ́bí òfin rẹ̀ kọ́bí ìlànà fàánú dáríjì tí a bá tó àmì ọ̀pẹ sọ̀tọ̀ gbọ́dọ̀ wa. Àmì ìdájọ́ sínú ìwé ẹ̀sáyà ní karùn-ún ní àádọ́ta ẹsẹ̀ kẹfà tó kábàá pé ẹ wá lúwa nígbà tí ẹ lè rí ẹ pé nígbà tí wà yín tó sí àkókò yìí gan-an la ní lọ lúwa jù ẹ jẹ́ ká ké pé torí pé ní ò sí wa lúwa nígbà tó bá wà ní mímọ́ tí ẹ̀ṣẹ̀ ò sí inú ayé rẹ ìgbà ní ọlọ́run wà ní tòsí ọ ṣùgbọ́n tó bá wà nínú ẹ̀ṣẹ̀ tó ń yí inú ẹ̀ṣẹ̀ tó ń mú ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ inú ẹ̀ṣẹ̀ ọlọ́run jìnà sí ọ ni pé ojúbà kì í wú ẹ̀ṣẹ̀ ẹ̀dá gbàdúrà ní orúkọ Jésù àmọ́ àti gbọ́ ọ̀rẹ́ ní orúkọ Jésù okun àti agbára láti lè máa tẹ̀lé ìwẹ̀ fi fún wa ká lè máa yìn ká lè máa gbẹ̀ngà ìwẹ̀ gbàdúrà ní orúkọ Jésù Kristo bá tó gbọ́ra wa àmì orúkọ tèmi ni ajínrere Adégbùsì Sànmi.
1: Alhamdulillah wa salatu wa salam ala rasulillah adaupe fun olorun oba oba ti o ji wa si oro alaye toro ike ati ge to pa fana bo muhammadin sallallahu alaihi wasallam atawa ale ata sahaba ati gbogbo wa ti an tele oju pa san dojo gbendal kiyama eti ma je ran ti leti wa ni aro yi on na ni wa nabi sallallahu alaihi wasallam ti o ji wa pe ahabbu an-nas ila allah anfa'uhum lin-nas eti olorun ba like ola ni fe si ju ninu awon eniyan o na le to shafa ni ju fawon eniyan tawon eniyan ra fa ni se latara re ru eni bayi olorun ni fe si pupo bi ati njade nle eti karanti awon ma ya wa ti o ni to te bi npa eja se daada si won olorun ko se daada si wa irhamman fil ard yarhamukum ma fis sama e sakole kan awon ma ya ti nbe lori le e sakole kan ara yin olorun ba like ola yo ma se ike yin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: ni di mari adupe to tun ji wa si imole aye ki ko mo pa wa o ka mo rin na si ojo ni o oko oba ada oba ko mo sa won lese o igbega igbega ni o mo je ti yin o e ni pade aburo gbogbo awon loba loba wa ki lo de mo won lowo o gbogbo awon sowo ki o bode pade o ni se owo ko mo ri se o gbogbo awon ijoba wa ko na mo la fun won o ida te fin dari wa ko mo sakuta o kori yin o gbe yin o kori wo gbe wa o e mo awa adigbon ni e fi bojo awa torun bi ebo ran awo lolodun ri da fun lodun ri apa lekeleke fún ṣàgbéjọ mi ó ti lóòrán wá sí ìrànràn orílólóòrán wá sí ìrànràn kẹrẹdà ó gbé wá o àti wítò ní o elédùnmarè ti ní kò sẹ.

Lady Mary, Oba to ni riri se. Oba to gbo ti wa, Oba to fashe si ibere wa gbogbo. Olorun la fope fun ta fiyin fun ta fori bale fun. Ta se ka biyesi. Nile e ka aro o. Ninu oko e ka aro. Oju ona e ka aro ma, e ka aro sa, e ka aro gbogbo eyin lolufe akiwa ko ojumo re loruko gagba. Le se Radio Nigeria e ka ti pinle Eko. Bẹ́ẹ̀ lakiwa lórúkọ gàgbà iléeṣẹ́ rédíò 101.3.5 fm pé ojúmọ tó mọ lé ní ojúmọ ayọ ojúmọ ore náà ni ó jẹ fẹnìkọ kan wa láṣẹ ọba mi òkè a ní fọwọ́gún a ní fẹsẹ̀gún a rì sí wa ṣe adé tó ń olúwọlé lórúkọ mi ẹ káàárọ̀ rédíò 101.3.5 fm láti ń ké tantan sọ́dọ̀ yín. We pay up for tomorrow.

ojú àwọn ọmọ wa kí wọn kọṣẹ kí wọn sì kàwé yanjú kí wọn lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọn ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti iléeṣẹ́ radio 103.5 FM.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ́ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta

0: ọlọ́kọ́ mú ọkọ́, aládàá mú àdá. Àwọn olóúnjẹ oníná ọgí gbájúmọ́ náà gí ẹ̀. Oníṣẹ́ ọba àwọn detá ìmọ̀rùn. Oníṣòwò nílànà oríṣiríṣi, kálukú gbé tiẹ̀, eléèlò náà gbé pàǹṣára. Gbogbo ibi tó ní kálukú wa bá dojúkọ, ire ni ó ti bẹ̀ jáde fún wa, torí pé gbogbo ẹdìyẹ tó bá fẹsẹ̀ tanlẹ̀, ire ló ń wa. Ire látọ̀dọ̀ Ọlọ́run wá jẹ́ tèmi tẹ̀yìn, ìgbìyànjú wa lọ́lọ́run ṣèlérí láti bùkún sí, bẹ́ẹ̀ ni kò ní já sófo. Láṣẹ ọba mi òkè ẹ káàárọ̀ màsà àti gbogbo ilé adé tó ń olúwọlé lórúkọ mi àtúpalẹ̀ nínú ìwé ìròyìn iléeṣẹ́ rédíò 103.5 FM lásìkò ètò.
1: Ọkọ̀ ojúmọ́ ọ̀yẹ́ látúlẹ̀ ní adúpẹ́ fún Ọlọ́run ọba Lékè Ọlá tó tún kàwá mọ́ àwọn tó máa wà lókè pẹ̀ lẹ́ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2026. Nílé-iṣẹ́ Radio 103.5 FM lórí ètò yín ìjẹ́ ẹ ti gbọ́ bójúmọ́ ṣe mọ́ lónìí bí ọ̀yẹ́ ṣe ń là lónìí lágbára Ọlọ́run gbogbo ohun tá a fẹ́ gbogbo ìrawọ́ rẹ̀ sí wa sọ́lọ́run Ọlọ́run yóò mú ṣẹ fún wa ibi ìjẹ́ àti mú wa Ọlọ́run ní fi síbi ìnira orílẹ̀-èdè wa yóò tù yóò bà fún gbogbo wa láṣẹ Aláwọ̀ Rabbi Fauzia Sanakọ́sọ́ ní lórúkọ tèmi tí mo kí yín káàbọ̀ sí ilé ṣe wa níbi tẹ́ ẹ ti máa gbọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ ṣe ẹ ti gbọ́ ṣá ẹ ti gbọ́ ẹ wá nǹkan fìdílé a máa mú wa sí ẹ ti gbọ́ yín.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́? Àwọn ò tí gbọ́ à ń bọ̀ ǹjẹ́ ti gbọ́ ilé ṣe rédíò 103 síwájú.

0: ọ̀rọ̀ tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sílẹ̀ lọ́kàn èdè la sì fi ń de èrò ìdí abáwá táwọn yorùbá máa gbé èdè lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata nítorí pé ẹni bá ń sèdè elédè a máa rèrè lérò ẹni bá ń rèrè lérò a máa ṣèṣe oníṣe ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ ìwà oníwà lórúfẹ onítọ̀hún yóò máa hù ẹni bá wá ń wa oníwà wà yóò yóò jẹ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí sọ sáwọn ọmọ rẹ ará ọ̀rẹ́ ìbátan ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ má fọwọ́ òsì júwe lé bàbá rẹ ìwọ tilẹ̀ ti sọ tẹ́lẹ̀ káre láì tẹ̀síwájú èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ ìtanijí yìí wáyé láti rédíò 101.3 FM tó kalẹ̀ kà sílùú Èkó yìí ní ìpínlẹ̀ Èkó.
1: Bọ́lẹ̀ ṣe rédíò 101.3 FM ẹjẹ́ a máa lọ ní ṣísẹ̀ntẹ̀lé láàárọ̀ tòní nínú ìwé ìròyìn The Nation, ìwé ìròyìn The Punch, ìwé ìròyìn Leadership.
2: Vanguard náà wà ńbẹ̀.
3: Ìwé ìròyìn olóòrùn ti
2: sàn náà kò gbẹ̀yìn.
1: Kò gbẹ̀yìn lógún wọn, wọ́n tura wọn ní ṣísẹ̀ntẹ̀lé. Vanguard àjọ wà ń bí láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ni wọ́n ti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Lagos Assembly wọ́n ni wọ́n ti ń consider o wọ́n ti consideration ti ń fẹ́ wà lórí ọ̀rọ̀ ìṣúná kan tí wọ́n ní owó 200 billion náà ni wọ́n ti kọ́kọ́ yà sọ́tọ̀ fún táwọn èèyàn wá ní
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ inú ìwé ìròyìn The Leadership láàárọ̀ tòní ni wọ́n ti ń sọ wípé ní ìpalẹ̀mọ́ fún ti ètò ìdìbò 2027 àwọn tó jẹ́ alátìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ń sọ fún Kwankwaso lónìí pé eléyìí tó ń sọ yẹn tó náà tó ń díje dupò lórí ẹgbẹ́ òṣèlú kan wọ́n ni pé eléyìí tó ń sọ yẹn pé Muslim ticket òní kò sọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ tó bá gbọ́ tó yẹ kẹ́ ẹ sọ òun ni kẹ́ ẹ sọ.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ kò sí ààyè torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ ibi tí wọ́n lọ fún wọn láti sọ wípé wọ́n ní àjọṣepọ̀ ìkíníkọ pẹ̀lú àwọn agbésùmọ̀mí àwọn kirimina gómìnà pínlẹ̀ Kogi ó ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́
1: pékinì
2: nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún gómìnà Adeleke ti fi dájú wípé wọ́n ní ọwọ́ táwọn fi ń gbáyà yìí wọ́n ní pé ẹran ni ò kì í ṣe egun wọ́n ní pé torí pé àwọn mú dáwọn lójú pé gbogbo ìbóyín tẹ bá dì náà ló máa lẹ máa kà kò sí pé wọn da ìbò kan nù wọn fi àṣọ àrídájú yẹn wọn fáwọn ọmọ olùgbé ìpínlẹ ọsùn láàárọ yìí.
1: Ọ̀dà àti gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ ọ̀sùn income àbí òǹdíje dupò fún ẹlẹ́ẹ̀keje tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tèmi níbí ó lẹ́gbẹ̀rẹ̀ lẹ́dọ̀ tẹ̀ ń kà mí libi o torí pé à ń bọ̀ ẹni táwọn náà jẹ́ òǹdíje dupò nú ẹgbẹ́ òṣèlú APC wọn ni ọ̀sùn 2026 ẹdẹ ẹ ò ní dẹ́kàbámọ̀ ẹ ò ní jẹ̀bi pé ẹ dìbò fún progressive.
2: Ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tààrọ̀ tòní orílẹ̀-èdè Nàìjíríà ti gbé ìpèníjà kan kọlu àjọ AU ìyẹn African Union wípé ẹ gbìyànjú ẹ gbé ìgbésẹ̀ lórí wípé káwọn kan máa jí owó òlú kó kan máa kó lọ síbòmí ẹ gbé ìgbésẹ̀ tó bá ṣe irú nǹkan báyìí wọn ò ní lè ríbi kó mọ lọ sí ẹni síbi kankan wọn lè jẹ́ kówó kó wà lórílẹ̀-èdè wọn fi tún lù ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló pe ìpèníjà yìí síwájú àjọ AU.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé it is woman o'clock ẹ wo aago ọwọ́ yín obìnrin lẹ máa rí bẹ́
3: woman o'clock
1: aago kí ló lù lọ́dọ̀ yín obìnrin ni àkókò gbogbo ohun gbogbo ni ìgbà tí àsìkò wà fún nínú ìwé ìròyìn The Nation tó ṣàn lọ́dọ̀ wa láàárọ̀ tòní lẹ́ka tọrọ ètò ìdájọ́ Nigeria Legal Profession àní àwọn obìnrin tó ta gbangba ta gbangba tí ẹ lè pè lágbàgbà ní inú ẹ̀ka ètò ìdájọ́ mẹ́rin ni wọ́n ń bẹ̀ congratulations to all mothers.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Sun láàárọ̀ tòní níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé ẹni tí wọ́n fọwọ́ ṣìkún mú pé ó gbé àjọ kan sílẹ̀ lórúkọ ìjọba tó jẹ́ pé ayédèrú ni àwọn sọ láàárọ̀ tòní wọ́n ní ọ̀gbẹ́ni Honorable Gbajàbí Amila wọ́n ní nífẹ̀ẹ́ ní tiwọn tiwọn ní sìkálà wọn ni wọ́n mọ̀ọ́mọ́ lọ sọ́dọ̀ ICPC pé nǹkan tí mo fẹ́ gbọ́ mo fẹ́ sọ ó jẹ́ pé wọ́n arrest wọn o wọn fọwọ́ ṣìkún mú wọn fúnra wọn báyìí lọ gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n lọ sí àjọ ICPC pé nǹkan tí mo fẹ́ mọ̀ tí mo mọ̀ ń pa yìí òun rèé ẹ̀yin tẹ́ ń gbé kiri ni pé wọ́n arrest wọn ó tí o kò rí bẹ́ẹ̀.
1: That's it,
2: Bob.
1: But you know where in the nation, no. Toshi Jade La Rotoni, or one on you want he job at Papa Rile, then Nigeria, wanting World War II, Lutulu, or one Leokere Naira, or one dollar, ni $1 trillion, Lori Oro Aje, Latari, or Juko, to 21 Sheshi, for I want to want a one dasher, Emma Boa, Ayin Belodoa.
2: And that is that you know where are in the Vanga La Rotoni, even wanting so a penny, Pinla Cross River. I want leg be much of it to one bed. I want you to want a new leg be money. One Nick Cannibal said, you are a sister. I want to boil, I want to fake bake, be said by. It ain't your cordy, but keep up in that up in it. Come out, fair. I want. Keep up in that up in it. Come out, fair. I'm talking the same sex way. One any bye bye. One shake, be said, lower. One is a kiss of it. You don't come back. Over the damn got to go shell. Nee, Pilon, or Fimate, and then to buy. No,
1: no, ni you're sure already.
2: What's the time? What's the
1: year? That's it, bro. The real day Nigeria. Wanting pay at your AU. Africa United. Lati the week pay a month for Wassi. A month a lemon. A jacka wanting one. Hey, Karin, Lototo. Shugmaka finu konwo. Lati mafia yegba. A bilati mafia at Lenny. Fua wagbesu mommy. Lurile de Africa Council.
2: In that, you know where I is the guardian, too much Mula Rot, or you know, maybe 20, so if any, Pinay, one letter, we put if any or pretty pity, let's have it designed, have it decorated, look at Kagiri, one in the back, but I beg, beside by it, go one way, between one dialect, what is two, what is your touch, what is she so to first, then be quite on your late, there will be matter and one call. You want to see what goes to the back, one matter who go, I like, eh, in a look on you like what I didn't really feel like.
1: That's it, bro. Ajo NYSC, inye ajo awon agunbaniro lorilede Nigeria, won tun ti gbede o. Won ni e wo e ba wa se je ki improvement o wa lori welfare, comma safety, full stop. Comma leyin welfare. Safety, yeah, or I've been full stop leyin. We pe ki joba apapo orilede Nigeria ki won wo welfare zim awon eyan. Kule awon agunbaniro kule rorun fun
2: nje ti gba awon asofin orile awon ile igbimo asofin agba orile ede yi won ti buwo lu bayi wi pe awon tun fe fe aye si wi pe awon eto bi safe school proctor so fun ona pe ni school safe school pro to wa nbe won godo fe si ko tun be fe si third fund won tun fe faye le si nel fund you beki gbogbo awon eto yi won tun fe fe daada ta won awon keko atawon mo leko kon le lanfani pupo tun je lori awon eto yi awon ile igbimo asofin to apapo orile ede yi awon
1: wọ́n sọ jáde láàárọ̀
2: tí nígbẹ́ ìròyìn the Vanguard.
1: Jẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ fọná sójú ọ eléyìí ni mi ò ní gbà àìnógógiri wí nógógiri crisis tó ń bẹ láàrin wọn wọn ní àwọn ọlọ́pàá crisis àwọn àwọn èèyàn sọ pé wọn ti gbogbo òbùdókọ̀ tá ti wọkọ̀ á lọ ìbàdàn á lọ ẹdẹ á lọ Àbújá wọn ní àwọn ọkọ̀ yìí púpọ̀ ẹ̀ ló wà títí pa àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí fọwọ́ ṣekú òfin fimu wọn lé ní èjì ẹ̀ta lẹ́yìn tí wọ́n ti wà títí pa àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí fọwọ́ ṣekú òfin fimu wọn lé ní èjì ẹ̀ta lẹ́yìn tí wọ́n ti ṣe àwọn bíi méjì mẹ́ta lára wọn náà léṣe.
2: Ǹjẹ́ ẹ ti gbá àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí tún gbìnàyà oríbi tí wọ́n ti dóòlà ẹ̀mí àwọn mẹ́tàdínlọ́gbọ̀n kan tí wọ́n jí gbé tí wọ́n sì jẹ́ wípé ní ìpínlẹ̀ Sokoto àti ní Zamfara òun náà ni wọ́n ti ṣe iṣẹ́ náà nígbà tí wọ́n ta wọn lólobó pé ẹ wá gbọ́ o. Wọ́n ti fẹ́ ṣiṣẹ́ láàbí wọn ni kí amọ́sá náà ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí tí wọ́n ta pakitimọ́ra tí wọ́n sì lọ síbẹ̀. Ní báyìí wọ́n ti dóòlà ẹ̀mí àwọn mẹ́tàdínlọ́gbọ̀n tí jẹ́ pé wọ́n ti jẹ́ pé wọ́n kidnap wọn ní ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Zamfara.
1: Irọ́ ni wọ́n ń pa mọ́lẹ̀ ilẹ̀ òní kú irọ́ ni wọ́n ń pa mọ́lẹ̀ ilẹ̀ òní ṣá àlá.

náà ni wípé wọ́n lẹ́nìkan sọ wípé ànábì àti ẹ̀nà àbábọ́kà wọ́n lọ sá wọn nù kò tó sọ́ọ̀rù nígbà tí wọ́n ṣe hijira. Gbogbo ìtàn yóò kẹ́nìkan máa pa tó bá ti ya kwantalu Qur'ani sọ fún wọn àti ntàdìísì sọ fún wọn tó sì láàfáà lòun ajá yìí pé nǹkan míì ti wọnú ayé ẹ̀ nínú súrọ́tì tauba nígbà tọ́lọ́run sọ̀rọ̀ ànábì nù hù àti ẹni tí ń bẹ pẹ̀lú ẹ̀ tóní ìzì yakulu lisáḥibihi lá tahzan inna allaha ma'ana wa anzala sakinatahu alayhi wa ayyadahu bi junudin lam tarawha. Aya yìí ó dá mi lójú pé aya Qur'ani ni, ń sọ̀rọ̀ ọba bẹ́ẹ̀ nìkan, yìí sì sọ̀rọ̀ ọ̀fẹ́ nìkan, aya Qur'ani ni. Ẹnikẹ́ni tó bá fẹ́ tu ó má ti ṣàlàyé ńbo ni kí ló ṣẹlẹ̀, kó kàn tu pẹ̀lú èdè ajé oyé wa wípé ẹnìkan ló wọnú ìṣòro pẹ̀lú ẹnìkejì, ẹ̀rú wa ń bẹ ẹnìkejì ni ẹnìyẹn wá ń sọ wípé kó má bànújẹ́ Ọlọ́run bẹ pẹ̀lú wa. Ọ̀dà ẹlẹ́nìkejì tabá fẹ́ ma ta ló ń tàn, èmi lérò pé nǹkan mẹ́rin lálọ́wọ́. Àkọ́kọ́ síra, ẹ̀kejì taríà, ẹ̀kẹta hadís, ẹ̀kẹrin tafsir. Onítíà tó pè ní síratu nabawi, síra yìí mi lérò pé àfáà kan kọ ọ̀rọ̀ lórí síratu nabawi tó tó Sayyidina Ibn Ishaq, nítorí pé atadís àti taríà àti síra gbogbo ẹ̀ ló papọ̀. Ẹlẹ́nìkejì òun náà ni wípé tá a bá lọ sínú tafásẹ̀ bí irú mausuwatu tafásẹ̀ ká kó tafsírì ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin ká dúó lórí ọgọ́rùn-ún, kò sí tafsírì tó mú wá pé aya yìí kìí ṣe ànábì àti Sayyidina Abubakar ni mawí, kò wá sí tafsírì náà tó mú wá tí ó ṣàlàyé pé nígbà tí wọ́n sá wọnú ihò àpáta ni. Lẹ́yìn wá àgbà náà àwọn kutubul ahadis látorí suwa ahahu sita Sahihul Bukhari, Muslim, Tirmidhi, Nisa'i, Ibn Majah, Abi Dawud tó fi dórí mustadraku Darul Kutni, Ibn Hibban, Majma'u Zawahi lọ́bẹ́ in tí gbogbo wọn mú wá lórí aya yìí nígbà tá ń ṣàlàyé tí wọ́n ń sọ ìtàn, tí wọ́n ń sọ kí ló ṣẹlẹ̀ ànábì àti Sayyidina Abubakar. Ní àbá wa sọ wípé àwọn tí a tafsir kò tó mú dalilu wa láti tú aya, àwọn ulama tarikh wọn ò tó mú dalilu wa láti sọ ìpìlẹ̀ aya. Hadisi annabi náà sallallahu alaihi wasallam kò ṣe mú wá, àwọn àfọ ní síra náà wọn àgbọyé. Ó dá mi lójú ẹni tí ń sọ̀rọ̀ ni kò lálàáfíà, àmọ́ wàhálà kan àtàdánwò kan tọ́lọ́n sọlẹ̀ yóò bá sí náà ni wípé a máa ń pàtàkì bíbí ju ẹ̀sìn lọ, a máa ń pàtàkì ipò ju ẹ̀sìn lọ, a máa ń pàtàkì ọjọ́ orí ju ẹ̀sìn lọ.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹjẹ́ kí n dẹ́ka àpọ̀nà wọn ọjà. Ẹ kú òkèlè.
1: Àbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: Ẹ ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́. Póun ó lo ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo ojana mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ̀ka àbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́pẹ̀ lọ sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá sínú ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ bá mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn mọ́ o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ń tàyín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìnrìnmìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nàrùn ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dá pa ó kó bá a pa ó wọ́dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú